0: ọgbọ̀n fífi ọlá bí ǹjìrájọ. ọlá bí ǹjìrájọ bí ní máa bá tún fẹ.
1: nene nígbà yà kẹmi rẹ bá wa. ẹ tọkudo bia bandi eyu.
2: bandi eyu.
0: yóò fi akú ètò wa.
1: àtúbàbí wa bandi bẹ pàmì
0: wa.
1: ètò ọsọ gani ètò sọpìlì àápìlì káyọrẹ nù ọbẹ tàbí. ọsọpìlì ta. ẹnu ajagbagba kaka sakari agba sọfì agba ìdúgbòdó. èsì àlè bọ̀ bẹ́ẹ̀ nùkè ìnù àwọn àdé bá nù kúrò ìmọ̀. nùkè yín wọn.
0: ezizi bẹ yàn ẹrù.
1: pàmì pàmì wọn bandi bẹ pàmì wọn. ní o jẹ̀sí pàmì wọn o dúró àwọn fọ́nẹ́ pàmì wọn o. ìyàjọ ìyàfọ mi lárò pọ̀.
0: fobri no ọmọ wọn ẹyìn ase.
2: debe ẹyìn ase.
0: ẹyìn ase.
2: ndúrà ọgbọràn náà bẹ efimu le evi kudo nọdọ mọ evi kutọ esrọ kudo esrọ dọ mọ ọgbọràn náà esebe yin wa egbe fifi ha lẹyìn ọba le ti wa nígbà yẹn adele de mọ lọ yẹn náà mẹrẹ gbọn miya bẹ torotọ rẹ gbọn bẹ náà ọjà ọnu ẹgbẹ amẹ nínú clẹ.
0: ngba kpɔdo wọn ti
2: o ti fi ya awa do nkɔ ne evi o ga n de si sɔn fifi o ga n de si amere koko
0: eme ne kɔ
2: pepepe
0: eme ne kɔ lo do ga be nya esenwutɔ ga le fɛ ele gble dua alo ma
2: ga jo le ŋkubi dzi na mɔ kaka ŋun gba le nya agbetɔ be asi xɔxɔ o sɔ asi xɔxɔ sɔ le na ga bubu sɔ le na ga.
0: Ewa pẹpẹpẹpẹ mi a do to bloki bere be yoo gbana esun de gbea a do denyue de ba fun gbe be do jijɔ dagbe do o gbana sun de gbe lohun sun me yoo n do denyue do o ma te nu asukun alo ma.

0: kọta kan bi gbile ni o si aso wiwa le kere ni
1: ere lo mi wa to pe owo gbe oja kale koni ta awon te si jo wa le gbe ara yin e ma ra won tun ma fi kini tun ma ta eh ise okun aye ni olorun bo ni ti okun buruku koni ti je wa le tomo tomo
0: me de bo le de bo ye de onu eje ajo ye ton si agban to alo edo butiku e alo edo biro e alo edo fidebo azode no wa ne me da patun le di se se ye de na da so wa we bokli yana no wa ibu eye na do mi sa we amo we me yi me ajo nyan kan ayeye kan gbigbo nyan kan ka se kan eye to no blame na e o blame o ana mo kliya mo sa we ade ogbe to na je kini mo di akina vi volo me ka da patu yana do mi sa we e do mo nu we me de un ti kere we re di an tu lo kan nyan kan ene e de blawe na me de vole de bo ye de le o kan nyan kan eye to blawe na ewe do nu mo ko ton le bi se se ren gble do tu pe we we do mo nu we me de un papa mi ton otun ba kola wole we do mo nu we me de bo amoro ayeye kan atokan eni ero ya donu eni ni amu wede do nu papa mi to lo di do we le bi se se me o ti kero we de di kon gbonu tokota 1 les jambette we iro 01 95 18 91 01 95 18 91 23 gbogbo ẹgbẹ yìí àná pàbí gbogbo àtúrò ní.
1: ayé ò ní fi okùn burúkú dè wá nílé tọmọtọmọ ẹrẹ lómi wà sọ pé tí wọn bá ti fi okùn ayé dè wọn ní jẹ kóńtò òun kó ṣe kí ni kó lákòjọ ìwọ ń gbowó oṣù tó bá gbowó oṣù ẹ ó ka owó yòówó yìí pé ṣùgbọ́n owó yìí nígbà tó bá padà yá o ò nílé ti àkáǹtì báwo ló ṣe na owó yìí fi tán iṣẹ́ okùn ayé ni.
0: adàṣọ wà wẹ nínú gba àṣọ lẹyìn rẹ gbẹnu náwó fi fífọpọ ẹ ànámọdé ní yí pé ọkàn jìnlẹ sálẹ ọdíye gba ọmọkùnrin púpọ bí àṣà pẹ gbọn anọmọtò náà àpẹẹrẹ àhẹnbùwà ẹfọwẹà ànàtúwọn okùn ayé ayẹyẹ kan ẹsìn àtọwíwà lẹsẹrẹ.
1: ìwọ bàbá lọjà ìyá lọjà tẹ ń gbọ mi lọwọlọwọ báyìí ọmọ ayé owó tó fi bẹrẹ owó tó ń ṣe ọmọ nǹkan tó kùn ẹkùn nísìnyẹn tó ń ṣe kàkúrì àwọn ẹni igun wọn ní okùn ayé dùn wá sẹ ẹrẹ lẹnu àtọ pé pé tó bá ti ń tajà kò ní máa mọ bí òye ṣe kí ló dé ṣe kí ni bó ṣe ń lọ owó yẹn ó máa dín fún iṣẹ tó yẹ kí wọn máa jèrè wọn máa rí wípé gbèsè gbèsè gbèsè òun ni wọn máa jẹ fún ẹ iṣẹ okùn ayé ni ọlọrun bò ní fi okùn ayé ayé ò ní fi okùn ayé dè wá tọmọtọmọ.
0: àmì gbígbọ́ ni aka enabula mi hàn wẹ́mẹ́rú akímẹ̀ gbàdọ̀ sáwẹ̀ àṣàmì wọn àpẹẹrẹ àjàkánmínú ẹ àpẹẹrẹ àpọmẹnú ẹ àmọ́nú àjíjà yẹn àpẹẹrẹ anamọ̀dọ́nùdẹ ayi miliyɔn bodo bɛɛ a jɔna bɔnu awa jɔ kakakakakaka anɔ tun do pe ɔnu yi gbɔbɔ akɔ bisise lɛbɔnu gble banu moto naa wɛmɛ eyi jɛ miliyɔn bodo bɛɛ a jɔ wiwa naa ana ka san mili aya do pe ɔmɛ anɔ moto naa gbigbɔ nyina kan o ayɛyɛ kan esi aso wiwa lɛ tɛdɛ nɛ.
1: ɛrɛ ló ní wàtò ɛ pé láti yọ ẹgbẹ́ ìlò ń pósẹ́sì àti lọ sílùú òyìnbó ṣùgbọ́n gbogbo ògbésẹ̀ tí wọ́n ń gbé àwọn ẹni bíi wọn màjẹ́ kó ṣe é ṣe iṣẹ́ okùn ayé ni okùn ayé mi dè wá bí ní tọmọtọmọ.
0: wẹ́mẹ́ kóró program blow ẹ̀ bá àwọn blowe mọ́tò ìdíṣẹ́ṣẹ́ passport kóró azure visa kóró kíni bọ̀ àdùnná voyage bọ̀nú ayíyọ yẹ̀bùrọ̀ tẹ́sùn ní ọ̀yọ́ ìrìnà ọ̀dọ̀ fún ìjọ ṣe akátúndọ̀ kanyìnrán mo ṣe tó ìgbà yọ máa tó e yọ àtúrò àṣewẹ́zọ bá máa kọ ìyà nínú èdè mọ̀nú wẹ̀mẹ́dẹ́ ò tí kéré wẹ̀mẹ́dẹ́.
1: ẹ rẹ lómi wà sọ pé obìnrin ni nígbà tó pàdé òun àtọkọ ẹ ọkọ yìí mà nífẹẹ rẹ o mo ṣe nífẹẹ náà lómi sí àwọn ọmọ ẹ ṣùgbọ́n nígbà tó padà yá àwọn ẹni bí wọ́n kẹ́yìn wọn síra wọn ọkọ máa ma lọ náwó fún àwọn obìnrin míì níta òun sì wà ń lé òun àtàwọn ọmọ tó yẹ àti jẹ àti mú òun nìkan ni màá gbọ ó ti ráyè nísìn so ìwọ tó bá ti ní eléyìí má wulẹ̀ jókòó tẹtẹrẹ àwọn ẹni bí wọn ní kokùn burúkú wọn ní ti dè wá lé tí o fẹ́ pé ọkọ ẹni ṣùgbọ́n àwọn ẹni bí wọn jẹ́ kó ṣe kí ni wọn jẹ́ kó ráyè jókòó gẹ́gẹ́ bí ọkọ fún ọ má bọ́ aṣọ́dẹ̀ ni ọ̀túnba kọ́lá wọlé ori gbogbo ojo aye temi asugba to ye ki fi wa wo ni mo fi wa ogun ehun to fa ti mo fi mo nipa ogba won kini inu to ba ti di odo wa lagba ni owo olohun ibi yohun to ko ele wa to ba je pe ti ti eni a pe yo para to do e
0: wo mi dede chiro to do mi we bada suwe bo ti yi bo wa ni na eji jan ni mi e mo mi o e no yi ni dodo no bi odo e tell us you only couple be no pa mi do awo wọn yìí náà lọ máa ní máa ní gbélé omi àtìtì ní pé wọn àmọba sísun ìdí yọ àpẹẹdẹ náà yíbọn náà lójú fún ẹ náà yọ ń gbé fún ẹnu ìbàrò tó omi ẹsọ́nà dọ̀wẹ́ tó débùdó péyọ gbéyà bọ̀wẹ́rẹ́ yín pápá nù fìlẹ́ wẹ́wẹ́ yín máma nù fìlẹ́ wẹ́wẹ́ dònú bìbúlówẹ̀ tó bọ̀ àsútó ìkadò fí ni yóò di àsúdá lọ́mẹnu mo atija yin ganji owo nu mi be ona egbegbon egbeji ona egbegbon dadati foko ti a situ eyo mo we de we nu ate o ya ni won ni gbo mo je bi kaka je jiyan ni do mo hunu we me de un e o tun ba edo we nu ewe me do todo mi we ewe nu we do pe ba we o me mele nanu kan jigun ni na me to na si egbon si kan ho we de amlo di gbo eye to me mi nanu kan ti gbon mẹ́mi náà ló ti jọ ọgbọ́n mi náà bá sọ wáwẹ̀ kan jí pọ̀nú mi tó lẹ́bi títí náà ló nukun yíwẹ̀ ewé yín sùn sí ọ̀túnbàtán wẹ̀mẹ́dé bá dé ní ìṣèwẹ̀ ọ èmi dọ̀nú ẹ̀dọ̀ àmì chíkè.
1: ẹ̀rọ̀bìnrin mi ẹ bá rí ẹ mọ̀ pé ọmọ lélẹ́yìí ọlọ́run fún lẹ́wà kò fún ní gbogbo nǹkan àwọn ẹni bí yìí wọ́n jẹ́ kí olórí ọkọ tí wọ́n bá ti ń gbé báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé ìdílé àsìkò tó bá tún bá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àdéhùn fún wọn máa mú iṣẹ́ ṣùgbọ́n tó bá tó àsìkò kan ìwọ́n máa pinnu mìíràn wọn ò ní da ọlọ́run mọ́ iṣẹ́ okun ayé ni àwọn ẹni bí ò ní kò fún wọn dúró fún wọn níbi tòwá tọmọtọmọ.
0: àmì ní ṣe lẹ́nu pápá mi tó lọ títí mẹ́nu mi ẹ̀rọ àmú ìyọ́nù dé bọ̀ ọ ní ṣùgbọ́n náà fún kákà bọ̀ ìyọ́nù jẹ́ ìyọ́n dẹ̀ pẹ̀lú yà máa jẹ́ ń dá mẹ́lọ lè yà àmúdé ìyọ́n pípọ̀ gan ewé yìí dọ̀ nísúnú dé dọ̀ ó níyan ní ètò ìtúrọ̀lọ́ inú vivi gba àwájí jẹ́nu dé ebi ọ̀ǹdẹ̀ bù ọ́ sínú ọ̀nà bulo ebi ọ̀mọ́ tó ẹ náà ọ̀mọ́ tó ní ebi ọ̀ǹdẹ̀ bù ebi ọ̀kú ẹ náà bulo ní àmọ̀nú ẹnu sáàdé pọ̀ wọn ẹ náà tún lè jẹ́ ọ́ à mẹ́ẹ̀kọ́ ọ̀mọ́ tó nu ẹ̀ ayọ̀ ẹ̀ sọ́nà fi àfẹ́là mẹ́ẹ̀kọ́ mú jọnu ló bulo ìbò kọ̀ pé nu ẹ̀ ayọ̀ ẹ̀ lè ọ́ sọ́nà fi à ìtẹ́sí àzọ̀ wíwá lẹ́nu ayẹyẹ kan ewé yín gbìgbọ̀ yìnrán kan èdè ya dọ́nu ẹ̀ mọ́ bọ̀ a máa mú àsùwà àyàn bẹ pẹ sí bọ̀ nígbà máa fi mú àsùwà.
1: ẹrẹ ló mú wà tó yẹ pé okun ayé yìí okun burúkú yìí wọn ti nà kalẹ̀ fẹ́ lónìí ìgbà tó ń tó tí ò sí nǹkan pè ní protection lára ẹ̀ a máa wá rí i pé inú ẹ̀ tó máa ṣe kí ni yóò máa gùn ún.
0: gbígbọ́ yìnrán kan àdọ́ kan èyí tó bìláwé náà ewé ju àṣọ wà wẹ̀ mọ́ bọ́ máa náwó ìgbọ́ jẹ́ ọ̀túnba akọ́láwọlé ìdọ̀ ànáfà ti gbónú máa wù mí nílò dágbé ṣọ́ mi tó lẹ́ni ìlú pọ̀ gbónú mi ní dóṣe dáadáa mi ní dóòlù kan yìí ìdọ̀ ẹni ọba wẹ̀ ẹni gbé ìdọ̀ àwájú jẹ́ ẹni tán ni.
1: tẹ́lẹ̀mí bá dé ọ̀dọ̀ mi ẹlẹ́mí àmà béèrè ṣètò ọ̀túnba irú agbára wo gan ló ń lò nǹkan tí wọ́n fi bí mi ni ẹlẹ́ẹ̀kejì bàbá tó bí mi alágbára èèyàn ni ẹ̀ẹ̀kẹta tí wàá ni pé tí mo bá gbọ̀rọ̀ ẹnipẹ́ nìkan ó ní agbára nínú ìlú kan àbí ní kọ́ńtì kan àbí níbi tí bí iye òun tí bá ti bú alágbára màá tó onítọ̀hún lọ màá mọ irú agbára òun onítọ̀hún lò tí bá ti wá débi máa rí pé ìrọ ó jura wọn lọ ìdí ìfẹ́ púpọ̀ sí kò sí nǹkan tó lè bá dọ́dọ̀ mi kò sí wíìdì ọ̀hún tó lè dọ́dọ̀ mi tí ò ní tú ohun tí ò bá ní tú kò ní dọ́dọ̀ mi.
0: mi ti lẹ́yìn ń dọnú mi dọ̀ pápá mi tán àjọkùn dakowó ẹyin bó wá áfíríkà sí tó ọmọ bódò bèlè sí tó ọmọ mẹ́wẹ̀ẹ́ kàdó bìbìlọ́ gbọ̀n ẹ̀ pápá dọ̀nù kan tán di ènìyàn tọ́ ìdókòó ẹni tán àjọkùn dakowó ẹ̀ bẹ́ẹ̀ni lẹ́dùkú tán àtúngọ́wọ́ ẹyin lọ ẹsẹ́ wẹ́mi fòfòtì wẹ́mi dádàtì wẹ́mi pápá wẹ́mi mama èrò tó gbómi wẹ̀ tẹ́lẹ̀ mi níbi sáwa mo rò kó jọ kó tọgbótọgbó tó lẹ sí ọ mú ìmá òṣèlú títò bẹẹ wá gbẹmẹgbẹ ìtì pé pé.
1: gbogbo ìwọ tí ó jẹ pé ó ti káàkiri káàkiri gbogbo ibi tó bá ń gbòòrò ẹ báyìí òun ló máa ń lọ má dàrí láàmú ìwọ ká gbìyànjú kó máa bọ aṣọ lèmi ọtún máa kọ láwọlé nílùú kútọnu mo wà ní sífájú ní bọn kọmísáríà àbí ẹnì pèmí tí orí mi ìnáwó yìí ìdúró Anfani iwo to gbo France 01 97